ẹlẹ́mi inú ènìyàn. Ìwọ nìkan lọ́lọ́run o. A jẹ́ orí ọ̀rọ̀ gbogbo ẹ̀dá. Aláyànmọ́ àyànre, onímájẹ̀mú ayọ̀ ire.

ìwọ ló dára. Okun rẹ́pọ̀ kò dẹ̀ lè pín, mo ní ìbí ìyè. Ìwọ ló mímí ìyè sí àmọ̀lá.

sọba jẹ ọba tó lè rọba lóye tó lè ní kó má mímọ ọba tá ò gbọdọ bí bó bá ṣe ṣiṣẹ ọwọ ẹ sí òjò rán ọyẹ fún bẹẹ lóru rán lásìkò rẹ o.

Gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo ilẹ̀kùn ìgbẹ́ni jẹ́, gbogbo

Ìmọ̀lẹ̀ tán, ìgbàlá iṣẹ́ rẹ̀ ni olúwa. Ọba tó fọ̀rọ̀ ní ìmọ̀lẹ̀ tó ṣe é ṣùgbọ́n àìlọ́ṣọ́rí kété. Ọba ẹwà, ọba ìwọ ni.

0: orisẹ́
1: lọ́jọ́
0: ọpẹ́ kí ayé wà
1: nínú àná
0: tó ti pàṣẹ ayé ayé nípasẹ̀ rẹ̀
1: elétò elétò tọ́tò
0: elétò tọ́tò ìwọ ni
1: ẹni kún sọ́wọ́.

0: water of the world. Orí ìṣẹ́
1: lójó níbi tí ètò ìpínti wá ìpín mi rẹ̀ máa fi hàn. Ìwọ ni aláṣẹ
0: ayérayé
1: nípasẹ̀ rẹ̀ ọ̀yẹ́ àlà òye ọjọ́ ayọ̀ ilẹ̀kùn ọjọ́ sí.